0: ami ami ase nbe ni o ri loruko oluwa wa ah gugu awon mo wa ti won fe pada si yara kawe leni e je ka ri wi pe a tete ji won ka je ki won gbaradi be na ni ka ri wi pe a tun mu okan won pada si awon ohun to to lati se lawon lewe ihun to to lati se pelu elegbe won ihun to to fun won lati se pelu awon iwe won ihun to to fun won lati se fun ara won boya won lo ase mo po tojo melo ara sile ki won tete ji eni elekeji awon ohun to to ati ohun ti o ye ihun ti o to ati eyi ti o ye ki won de die eje aran ti tun gba won lamoran odi meji be ka wa ko won le olorun oba lowo ntori bi pe ibi oju obi nri gbogbo be ibi ibe ko la ma ri o gbogbo ibi to nbe nu e ko la nri oba mi oke lo mo yun nu opin ninu karahun gbogbo bi si bi ba wa ko lohun o pa awon mo wa mo baba ra won amokun seka ti won tin ko ra won jo sibi kan ko lohun o da imo won ru awon ti won le ma wo pe omo lomo so ti fe pada si le iwe a fe se bayi ko lohun o fi a ko tu asiri won eje ko won bi won se gbodo wa careful ihun ti won le je ihun ti won o le je eni to le pe won ti won le dahun awon ti o ye ki won fura si igbese to ye ko won gbe ifarabalẹ ni yara kawe itete soro ti won ba ri hun to npa won laya lai le toju e sinu kelekele awon ewu ti won ba sakiyesi ki won tete gbohun soke eje aba won so ka si gbadura fun won abo olorun yo daju lori won lokunrin abo olorun yo daju lori awon omo wa lobirin yi to ti gbon yi ti o ti gbon ibi won ti mara so ibi won mara pamo oba mi oke kodakun dabo ko ba wa so won bi eyin oju ami
1: o de pada o rinle o kile ìdíje eré ìdárayá ọlọ́dọọdún ni ti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ FRCN ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 1103.5 FM gbé kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ìpele àkọ́kọ́ nílé ẹ̀kọ́ secondary JSS jákèjádò ìpínlẹ̀ Èkó tọdún 2026 yìí. Àwọn akẹ́kọ̀ọ́ máa kópa nínú eré ìdárayá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá football eré sísá lónírúurú athletics àti ìwẹ̀ wíwẹ̀ swimming fún tọkùnrin tóbìnrin wọn. Pápá ìṣeré CMS Drama School ní Bàrígà ló ti máa wáyé ife ẹ̀yẹ ẹ̀bùn owó àti òkìkí tó rinlẹ̀ wà fún ilé ẹ̀kọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tó bá jáwé olúborí láti fi orúkọ sílẹ̀ ẹ pé Fẹ́mi Taiwo sórí 08023292640 Lẹ́kan Awolugba sórí 07038998468 Yelechi Bernard sórí 08033506038 Ìdíje eré ìdárayá iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 1103.5 FM níbi tí a ti ń ṣàwárí àwọn ògùn ọjọ́ ọ̀la.
2: Emeka, Ayo, Aruna, Ebode o, ileṣẹ́ amúnáwá kẹjà ti gẹ́nà wa o.
3: Kí ló dé wọ́n ṣe gẹ́nà wa? Lẹ́yìn bàtà ti fọ́ bàbá ẹ̀tì lówó. A ti tipu wọn na.
4: Wà láì máa lọ bí ọládà yín sunan ní ìsìn ní ìsìn.
3: Ẹ má dánwò. Ẹ mọ̀ pé léwu láti máa sunan. Nígbà tá ìṣe iléeṣẹ́ amúnáwá kẹjà. Nígbà wà ló fẹ́ lọ sunan. Tó o bá ti ń ṣe òṣìṣẹ́ iléeṣẹ́ amúnáwá ìkẹjà. Tí wọ́n bá mú ọpọ́ lọ sunan àbí nǹkan kan. Ọdún mọ́kànlélógún lẹ́nu láti mọ̀lé. Kẹ́yà sọ́ra yín kẹ́ mà wọ́n tẹ́lẹ̀ ń fún lówó tí wọ́n ṣe òṣìṣẹ́ iléeṣẹ́ amúnáwá ìkẹjà tí wọ́n sì ń pera wọn bẹ́ẹ̀. Iléeṣẹ́ amúnáwá ìkẹjà ti wá fi nọ́mbà tuntun síta láti pe kọ́sítọ́mà kẹ́ wọn fún àlàyé àbí tẹ́ bá kẹ́fìn kankan. Ẹ súré pé wọ́n sórí 0201-700-0250 tàbí 0201-227-2940 tàbí kẹ́ pé wọ́n sórí 0201-700-0929 tàbí 0201-227-2941. Ikeja electric sisọ ohun amusagbara daye lona tutọ.

0: gúúsù ilẹ̀ adúláwọ̀ south africa lọ sílé ẹjọ́ ni ṣé pa ọmọ nàìjíríà nípa ìfọnàfọ̀ṣù fàlànà ọkọlù ìjọpọ̀ ìpè wọn ti dákẹ́ jù lórí bí south africa ṣe ń pa ọmọ orílẹ̀-èdè nàìjíríà nílùú wọn.
1: ǹjẹ́ ẹ ti gbọ́ ẹjẹ́ àmọ́ ohun à ń mọ̀ ẹjẹ́ àmọ́ ohun à ń jẹ́ mo bá ọ̀rẹ́ mi ó sì à ń wẹ́wọ́ nínú kíníkọ iyọ̀ bí ipò oje wéédú ẹ bèrè pé ṣèwé wọn má lọ jẹ pé ilá ni wọn ti lọ tó kúná tẹyìn kì í sì í jẹlá ìpínlẹ ondo wọn ní kinní kan tó jọ iru ọbọ mọnkite mọnkite ìfun mi kíláró kíláró wọn ní ọgbọn èèyàn ló ṣe bẹẹ wọn ti fi ọwọ ṣìkún òfin mú àwọn tóbi ọgbọn irọ o èèyàn bí ọgbọn ló ti re ọrùn alákejì lẹyìn tí wọn mú tí wọn ń pè ní mọnkì tèèlì yìí o wọn ti wá fọwọ ṣìkún òfin mú àwọn tí wọn pè sí the producer.
0: ìjẹ́ ẹ ti wá gbọ́ o nínú ìwé ìròyìn vangard lówùúrọ̀ tòní ọkọ̀rí ọkọ̀tọ̀rí àjọ tó ń gbógun ti egbògi olóró wọn sí colorado syndicate àwọn tó yẹ pé egbògi olóró colorado yàn láàyò ilẹ̀ uk ni wọ́n ti ń kó bọ̀ wá oga kingdom ni wọn ti kó colorado bọ òun kanabíìsì ó lè nàìjíríà ni wọn wá ń kó bọ onkolosi onkolosi àṣẹwọ àṣẹwọ babafẹmi alukoro àjọ ndla ó kéde rẹ láàárọ yìí pé ọwọ ti ba agility wọn oníṣẹ láàbì grandma rẹ gan bẹ nínú wọn.
1: afawọ wọn ló ní. ǹjẹ́ ẹ ti gbọ́ ọlọ́run pápá ó níhun tó dápá fún ọba mi tó dá ojú ó torí ẹ̀ dá ọlọ́run tó dá wa léèyàn láwọ àwòrán ara ẹ̀ ó níhun tó torí ẹ̀ dá gbogbo wa o ká wá fi é pààrọ̀ èèyàn wọn ni ó léwu o bá a bá ń sọ̀rọ̀ nírọ̀ ìmọ̀ ẹ̀rọ ìdàgbàsókè ìlọsíwájú lóòótọ́ la o tẹkinọ́lọ́jì àmọ́ ààrẹ bọ́lá ahmed tinubu sọ̀rọ̀ kan lánàá o ọ̀rọ̀ ìkìlọ̀ ni bá a bá rí àfọ̀dẹ̀ ṣẹbọ tí wọ́n fẹ́ sọ ai dà yìí. ọ̀rọ̀ yìí dà gan tí gbogbo wa jọ gbọ́dọ̀ pé ó dà gan ó dà gan
0: ọmọ gan ti fẹ́ di ọ̀lẹ́ báyìí
1: àwọn gan ti di ai wọ́n ti fẹ́ di bí kan jókòó báyìí kan ní kí ai lọ ṣe gbọ̀nsẹ̀ fáwọn bí kan jókòó ai lọ bomi wá fún mi bí kí àwọn rán wọn ṣẹ́ kí wọ́n ní ó gbọ́ pé mọ́mì mi rán mi ṣẹ́ lọ ṣe fún mi.
0: eléré orí ìtàgé ò bá múra ayé ó gbàṣẹ lọwọ wọn.
1: eléré orí ìtàgé kọ́ lọ́rọ̀ tá à ń sọ yìí ó ti kọjá
0: bí. fíìmù gbogbo fíìmù náà ṣe jáde
1: sí ọ̀dọ̀ wọn ló ti bẹ̀rẹ̀ ni
0: o.
1: ṣàánú wa o
0: àwọn ai yóò máa gbé ya bàbá sùn yìí jáde fún wa lórí ẹ̀rọ. ìjẹ́ ẹ ti wá gbọ́ o nínú ìwé ìròyìn tó jáde lówùúrọ̀ tó ni people's will èròǹgbà aráàlú gbọ́dọ̀ wá sí ìmúṣẹ lọ́jọ́ 27 o àjọ àgùdà ṣàmú àwọn náà ni kátólíì ni wọ́n sọ nílò fún àjọ inec wípé ẹ wá ìgbà aráàlú ohun tí wọ́n fẹ́ gangan ló gbọ́dọ̀ wá sí ìmúṣẹ lọ́dún 27 ẹ má tẹsẹ̀ ẹ lébọ̀ bíṣọ́ọ̀bù ìjọ kátọ́kì ló ń sọ fún àjọ inec o wípé ìdìbò táràlú bá di nìkẹ́ kéde rẹ̀ lọ́dún 27.
1: ó dá ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn ìwé ẹ̀jẹ̀ lọ́kàbọ̀ tá a bá padà dé ǹjẹ́ ti gbọ́ ó ń tẹ̀ ẹ síwájú.

0: Carlos.
1: Àwọn ìyàwó ẹlòmíì ti ṣaláìsí kọ́lọ́mù mà wọ́n wá decide pé àwọn ò ní fẹ́ lómi àwọn àtàwọn ọmọ àwọn ni wọ́n ṣe dádì àwọn ni wọ́n ṣe mọ́mí.
2: Bàbá tí ẹ̀ lè máa gbẹ̀wọ̀n àmọ̀ràn lẹ̀ kó fi ilẹ̀ kó tún máa fa
1: mọ́. Ẹ̀lọ́ o. Madam Tinuade ẹ̀ka àárọ̀ ma.
3: Ẹ̀ka àárọ̀ ẹ̀lẹ́ ma.
1: Yes ma.
3: Kọ́lọ́ ma ṣe àwọn ọmọ wa o.
1: Ami.
3: Eléyìí àmọ̀ wọn o àrídọ́ǹkà kì í káwọn ọlọ́pàá wa náà kó máa wọ̀n skul kó wà ń bẹ̀ tó bá jẹ́ pé máa wọ̀ kọ́ wọ mọ́ọ̀fì báwọn náà máa káàkiri kọ́ máa rìn káàkiri kọ́ máa wọ ọgbẹ́ environment ọlọ́run máa ṣọ́ àwọn ọmọ wa èmi nìyẹn ń gbọ́.
1: Torí pé àwọn ọmọ kan wà gbẹ́kẹ́ má sọ̀rọ̀ gbẹ́nu sọ́hún ó ti jẹ́ kí aburú ọlọ́run má jàburú ó wọlé sí wa ó ti jẹ́ káwọn aburú kan ó ṣe àdàkẹ́ wá ní àwọn jìnnìjìnnì ti mú àwọn ọmọ kan ṣá ti fún àwọn ọmọ wa ní ọ̀rọ̀ ó máa fún wọn ní ìgboyà láti sọ wípé ẹ̀gúngún mi lẹ́sẹ̀ kì í ṣe pé ìtẹ́gùn lẹ́sẹ̀ tó máa lọ jókòó tó máa máa sunkún tó tún máa dájú lé tábìlì tó máa ké lábẹ́ ẹ̀bẹ̀ ẹ̀gún tó gùn ò tí ì yọ ìgbé ló ń ké ẹ̀ fẹ́ ǹjẹ́ a ti fún àwọn ọmọ wa láwọn okun ọ̀rọ̀ tí yóò jẹ́ pé lè sọ pé ìgbógun mi lẹ́sẹ̀ mà ẹ wàá bá mi yọ kí ló ṣẹlẹ̀ táwọn kankan màá nǹkan ń ṣe mí lápàgbẹ̀ yẹn ni mo rí ẹnìkan tó ń kọjá ó ní kí n wá mi ò sì mọ̀ ọ́ rí ǹjẹ́ a ti délé ìwé àwọn ọmọ wa tí wọ́n fẹ́ wọlé ṣàfàyẹ́lẹ̀ láàárọ̀ yìí bí wọ́n ṣe fẹ́ wọlé pé màá délé ìwé yẹn skul ọ̀wọ́ ṣé skul ẹ̀ wọ́ọ̀lù ẹ̀ ò ti wà
2: dìlápíkẹ́tẹ́ẹ̀tì
1: ṣé kì í ṣe ọ̀nà bí wọ́n jẹ́ a ti délé ìwé àwọn ọmọ wa tí wọ́n fẹ́ wọlé sí ṣàfàyẹ́lẹ̀ láàrin fẹ́ wọlé pé màá délé ìwé yẹn skul ọmọ mi tó fẹ́ wọlé ṣé skul ẹ̀wọ́ọ̀dù wà dìlápíkẹ́tẹ́ẹ̀tì
2: kí lọ bó ṣe rí
1: ṣé páànù bẹ ò já àsìkò àṣírí ẹ̀ ò léèbò ṣé kì í ṣe ọ̀nà bí táwọn ọmọ ti máa wọṣọ aláfun àtàláwọ̀ gírínì ó pọ̀ dáadáa tó jẹ́ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni wọ́n tẹ̀wọ́ lé kàwé ṣàdúgbò yẹn wà inú àkókò ọgbà lé ìwé wọn ṣó wà conducive 0704700341 ìpè kan sí kásì máa lọ.
2: Hello, oyi.
1: 0704700341 nígbà pé yín ẹ jẹ́ kí n yẹ
2: ọmọlé.
1: Hello,
2: pápápá.
4: Ní jíngí láṣẹ náà.
1: Ami ìwà àtẹ̀yìn náà wọ́n ní jíngí náà.
4: Ti láti ìjẹ̀bú ayé pé má ṣe kà wá.
1: Ẹ káàárọ̀ sá.
4: Ẹ kú ojúmọ́ mi ni ọmọ ẹ kú òun. Ṣe rí lájú gbogbo ẹ̀ lọ́nà ṣá. A gbìyànjú nínú ìta mi ṣe bí kò sọ́mà nàmà ìlú àtúwà tírafù báyìí kan. Ohun tó jẹ́ ti ìyá wọn ọ̀nà ti ṣe ti fi tún ti pé títà wọn sì pé kí wọ́n fa báwo lọ́lá o. Ìmọ̀
1: Ami ase iduma re. O dowo daddy, o dowo yin aunty, o dowo yin uncle. Boya daddy ati mama te jo ngbe papo. Boya kadara pe ki ma dagbe nkan mi lo nse eyin. E je ka ri pe a se mojuto awon omode won yi dada tori wi pe ka wa bayi l'Olorun ko won si eyin te si je aladari ilewe. E se awon atodo ti yin na. Awon driver yin e ba won soro. Some drivers are so driving. E jo ntori Olorun eyin olokada alupupu. E won o je eyin na gbe ke ma lo duro de esan aburu lojo waju. E ma ji omo gbe nigba te fe gbe won lo ilewe omo gbogbo wa o ni sonu. Sugbon bi e je ka wa loju
2: lalakun
1: fi sori a ma lo laaro to fatai
2: a ma lo laaro to ni olayinka abọderin adupe lowo re
1: adupe lowo
2: Abiola Peters omo peteru okay paso e ja ma lo abi fatai abi gafalu
1: o da ade to wole loruko mi titi digba ti a tun ma pade e je se pele pele eyin aburu oni se gbogbo wa ka wa na o si ma ni lokan lati saburu somo lomo tori pe un ta oko ta ba jumo pe nlope ni ma da sini.

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́n bá mi dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là sátọ̀. Tọ́dọ̀ bá wá kún, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wáyé ti pé tó ta bá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kisin, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́wọ́n bá mi dáde rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́n bá mi rán. Àwọn lọ́lọ́wọ́n bá mi rán, torí wípé ọlọ́wọ́n bá mi fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ ná mi ò dé. Ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òkú.
1: Bàbá Òṣùlá ti a ti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́pẹ́ wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́wọ̀n bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ lẹ́run.
2: Tó ń ṣe àkóbá fojú wa.
1: Àbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kó dùn wó kílẹ̀.
1: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
2: Ní bàbá Òṣùlá léwu àtẹ̀gbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó ṣe jẹ́ gẹlẹlẹ̀ ṣe gbọ́n. Ẹ̀yin ẹ pé bàbá sórí nọ́mbà yìí. Bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má ba kó sọ́wọ́ àwọn tí ó mọ fà yín. Ẹ̀yin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-9016 091-57-58-9016 Tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-51-68 070-38-61-51-68 Kó tó di pé òun ó tẹ̀síwájú, ẹ jẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa, bàbá Òṣùlá. Arákùnrin, àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú Òyìnbó. Ẹyin bí kójú ó dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá àìmọye ilé-ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú Òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú Òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́. Bọ́lọ́wọ́n bá mi ṣe kọ́ pé òun ó lo ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ mọ bìkan. Tẹ́ ẹ bá ní wò wípé ẹ ti náwó, ẹ jẹ́ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn. Ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀. Bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Eye Solution, ọlọ́wọ́n ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nílé. Tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó, ẹ má jẹ́ kọ́rọ̀ wọn ó sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Bàbá ò mọ fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà.
3: Olú iléeṣẹ́ wa wà ní ìlú Ìkòròdú. Níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀, ẹ bọ́ọ̀lẹ̀ ní Agric Bus Stop ní ìlú Ìkòròdú, Lẹ́kọ̀ọ́. Ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Asọ́lọ́ Bus Stop. Ilé epo tó dojú pa Asọ́lọ́ Bus Stop yẹn, síìtì tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, Odò Arawa Street, Nọmba 30. A tún wà ní Ìsàwò ní Abbey Bus Stop. Tẹ́ ẹ bá ti bọ́ọ̀lẹ̀ ńbẹ̀, opposite Abbey Bus Stop yẹn, ẹ ti rí bánà Òṣùlá Aba ńbẹ̀. Ẹ̀yin ti fọ̀, ẹ mọ̀ bá wa pàdé ní First Park Bus Stop. Tẹ́ ẹ bá ti débẹ̀, ẹ ní kí ọlọ́kadà kó máa gbé lọ sí Àbàtà lọ́dọ̀ Òṣùlá Aba. Ẹ̀yin ti ìyànà pájà. À ń bẹ ní nọmba 33 Ọlọ́run Àdàbà Bus Stop ní ẹgbẹ́ Dá Ìdímù Road ní ìyànà pájà ní àdójúkọ Gowan Estate Emma Bawambe Ti Osodi Awani Ladipo Bus Stop Ni Ikeja Long Nilepo Majok Ni Adojuko Bi Bridge Eleseyen Etiri Magnet Plaza Te Bati Debe Ebere Block 125 Etiri Bana Wambe Ani Faisan Lubao
0: Eh Ekpe Osodi Number 091 57 58 9016 091 57 58 9016 Tabi Kepi Wansori 070 38 61 5168 070 38 61 5168 Egbo Iwo to ba ti gbiyanju gbiyanju to ti lo kaakiri o ti lo gba o ti lawo nipa oro olojude yi to ti wa fe ma dabi pe o ti nsu wa e o ti dodo eni t'Olorun oba mi fi ran e ti dodo eni to moju leja re ni o ani se mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba ai solution gbogbo won lori gbala aridaju le yi je o e bo si jenu e je nde ka polowo oja na mo nbo o eku ka
4: awon agbapo won so pe igi guguru magun mi loju atokiri latin lo amujuto irun eda se koko se pataki ki olorun oba ma gba ode osan lowo ku wa wa nba mi e po ti o ba wa nse akiyesi eyi ke ya apere aise dede nipa iriran re tete dide fuya ko to peju o se se ku ti na gbara na gboro ti won pe isoro aise dede iriran re loruko orisirisi ma tun fa koko sofo mo to ba tin ri apere aise dede lori ilera ara re tete so sita lati le jajabo to ba wa ri be ma bọlọdọ osula habal otito inu ati iberu olorun ni won fi sise ti won ko rudura
0: iwo tin ri bi oye tabi o tin rukurukuru oju lewo o nta bai bai abi eru oruko to wu ki won le ma pe fun o abi eyin ti le ti fe gba kamu e ba mo gba kamu aburu e ma gba kamu ti o da o adiye ti o ti ku o si le jagbado e tete dide nle e ma bo ni le ise osula aba ai solution baba gangan nbe pelu mi ni le agodo en to ba ya e gbo won o emi so fun yin pe to ba je ti ka soro nipa oju olokiti bi obo won o si nu gbo kokoro ti o si tawo bi alantakun e ma je ntan yin akose ni o se o ma to tu baba sile te gbo mirin mirin lenu won ke le mo pe lori oro olojude yi ati gbogbo awon aisan to nfa sababi re boya akonahun ni o apoju suga ni o abi arun ibalopo olojo pipe to ti wa dagba to ti di chronic infection to nbeje wo kaakiri ninu ara owo dapa oko ba apa owo dese oko bese o ti gba onu loju elomi o ti je ki ifopa elomi o ga elomi se ni o ma mi gule gule telomi ba rin die won asimi lai moye igba loju ona e wo mo nbo na e je ka fese rajo die e ku kale o

ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa. Ẹ̀yin òbí, ẹ jẹ́ ká rí pé a lo àwọn ọmọ wa ní ìlòkulò. Ọmọ ọdún mẹ́jọ sókè, èyí tá a gbé gbalé lórí, ìlòkulò ni, àbí èyí tá a rán lọ ṣe ọmọ ọ̀dọ̀. Àsìkò yìí ni a wá lè fi fẹ́ hàn sí wọn, ká tọ́jú wọn, ká rí pé wọ́n lọ sí ilé-ìwé tàbí kọ́ṣẹ́ ọwọ́, kí wọ́n lè ní ọjọ́ ọ̀la tó dára, kí wọ́n lè daṣọ àṣírí bò wá. Nígbà táwa náà bá dàgbà tán, ọjọ́ ọ̀la yẹn gan ni kókó fún àwa òbí. Nígbà tá a bá lè ṣiṣẹ́ mọ́, tá a ti dọmọdé padà, kí wọ́n lè wúlò fún wa ní ọjọ́ ọ̀la. Ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa, àbí ọmọ tá a fún ní ọjọ́ ọ̀la tá a jẹ́ kó kàwé tàbí kọ́ṣẹ́ ọwọ́, ǹjẹ́ ó lè wúlò fún wa? Ẹ má jẹ́ ká lo àwọn ọmọ wa ní ìlòkulò, kí ni wọ́n lè dùn sí wa? Ẹ̀yin òbí, ẹ jẹ́ ká rí dájú pé a lo àwọn ọmọ wa ní ìlòkulò, ká ṣiṣẹ́ fúnra wa ní ìsinyìí, ká tọ́jú àwọn ọmọ wa, kí wọ́n kọ́ṣẹ́, kí wọ́n sì kàwé yanjú, kí wọ́n lè wúlò ní àwùjọ. Ọjọ́ ọ̀la wa ni wọ́n, ẹ jẹ́ ká tọ́jú wọn. Ìkéde wa láti ilé-iṣẹ́ Radio 103.5 FM.